0: Babu Shami is some by Nuculas Radio with Snow Mother Ruth and Tamara and Yahoo Taniru. All the time, me and the real motor roomy. In your name, Bello, he able to no blam marry Vijan. On a dark body, Redus and Anone. Or he egg banning baby. Ministry or see why baby Vijan. Da da ba igbani gbere weja be jada meya he e ki gbogba ga wa be no ri o to edo sunday hune mu wa be he o yi ndlea e da mu yi ududu yi o ko nare shavi na meya he tabeli mi da ri be ki o ina wo mama bum bum me edna flowers o ta ni ri o yi meki da ni dagbare yan. Or in the real world, what all me, Negos and Oblan and Levy Christians, what do I do? At that time, eh? In a neck bellow, he, every revision, not we, a jay revision. A jad a mere honor bona. Oki chono me regi, and a kivade regu dalu. On a da che be dag barre. Edina Remye, vi Catholic, Eda Lui, Edena Reni Romonji, Evini Osanubla Mairi Veja, vi Edu Zananone, vi Onu Kinajena vi Ikpedi Ehan, vi Ekai Ojebena Chevi, Holy Family Chapel vi Efra Dion Quarters, Otoromi, Oni Ohe Osanubla no Dot Twe, Ono Twe, Reverend Father Kevin Ivazde, or that tie, that I will be go home. Reggie, only even though no black man, none that below he, or that time me in the real world, any Christian revision. Can I a baby be a judge, the way John able to no black man, no? Or that tie, can you, or Jammy? Nare le e bare ro lu e mi je bare ro shan ye vi e o sek me. Oye father, Reverend Father Ivaze, that a me ni Christian rebe jan. Ne e wo mo ko o vi, e vi non rebe kyo na gbona e be gwano okpa. Na me gange e gwano o si obe. Okpa kino, ne ri, oko lo se o vi o se no blan. No mi emi reveja. Eja da mi emi no reke on agmona. Eki ro lu emi. Vi osek me bi. Nere lele o evu gwede no me. Oda ri reji on emi e gongona. Re tao reje bi. Pope Francis. La dato si. Bi. Otwe. Nor o bi. Pope Leo. O si. E nenya igbe, nori wonya. Reji, ubeluhe, osi, onagbona reveja. Onda atay genya, onan edagbona, uwa loso reveja no. Okpaki no, ono nya onagbona, na mi onagbona, oda ziay, tedel, orivo. Okida atay genya ge, oreveja. Ori ove ma kibo ni ona agbona. Genya uwa mado haya wani agbona. Genya o jami mare rolu emi wode no me. Peja da mene vade regi o dalu. Eki e mi on relu emi. Oyo no he se no bla da tami ode ode. No ikbe logi emi reveja no vi ejeje reveja. E alu o beja da mene he e da ria. E beri wi e gbe gbe je je re ja e be da ge le be ja okida ye ta chi government bi o tu ke ke ke ke e no tu ke bi ode ode ne lu emi pe ja da me ja ge ve ke ahu lo se e ki sa bo gbe lo ge mi no re oni e da gbon na re be ja fe ji e wu ne va de bu da lu ọta bibi ọna da mere ahe uwa bio hehe bio nozeva ehune muhevi otu ado reji emi ebe osi 2026 bi 2027 bi edi ne nibokare muwa ebe hevi onu ukina jina wipadi enenya igbevi onu upena jina oye igbane gbe onu kodalo ne ono rivo bi oni ministry of CYB eda alugwe na kugbe bejada meki loy eki sabagbo bagay UYB de beja edi otu na eda alusi koko ebi commissioner osi igbane gbe eji ono kodalo vi igbane gbe non rivo otu aido CP Patrick Dao B any only commissioner of CYB honorable Usifo Washington Uwalo si Ejeda wona bi oto ibini wi achoyi ese dia ni wa ni wo kamu YB he wi onu kinajina bi ipedi nozeva wi onu upenajina oyine gbale gbeda tai genya on a chain na re mi yangi ofure ki arivo ozele da loni isikoko na peja de bene wo kan ki mu wa ebe heavy ofure gbe bi ni le sabosan beja da mi otori jangi furo na dada gbare un lo si ASP eno eko edo ota bebe eno tu na mi yangi aliovi National Drug Law Enforcement Agency NDLEA Eda mi udzo ko no wo mama huhu na re shavi ne munavi na savi oko na da me ngade tabeli ni da vo eki oyi to si opete pe reji iwo na le mu dagbare eda mi ona oda tai yenya eda mi oria na ka mu ke no ka ji na ke na me ngade cocaine ọ̀ṣẹ́ náà nẹ̀wò dada mi ọkà gbípínṣẹ́ pẹ́kẹ́ ìhàn ìdá ẹ̀ṣẹ́ mi ọmọ dada ṣe ìdá mi kúkúrú kẹ́kẹ́ náà ìrẹ̀rẹ̀ gbé rí ó tọ́ ìkó adamawa ondo kaduna bauchi ekiti kogi taraba bí enugu ọ̀yí ẹni ó túnlọ sí ndlea ọtana òkìdàgbàre unu lọ sí ọ̀nàrẹ́ṣán bí ọ̀nà mọ́gbẹ́ ìdàgbàre lọ sí fẹ́mi bàbá fẹ́mi ọ̀dà àtàrí yíyan ọ́nì iwọ́ náà lè mú dàgbàre náà lè dáàmì náà rẹ̀ rẹ́jẹ́ bí ọ́nì uzà náà lọ gbéra náà ìlú ọ̀bẹ́jáda méjì sàbọ̀rẹ̀ kọ́ọ̀kan rẹ̀ jí hún náà náà na lobby war against drug abuse WADA wukama ona emi masemi ni dagbare bi e samba nuclear radio wa bunware kama ho made na flowers wa kama ho egidu bijan
1: diwa yakana munu kuku abia kwa mozo no radio station in kana wa e samba nuclear iba si we ni nyinu udo kundi nke nu kwese na anu n'ihi na ana m ekwu na ekwusi nke onye na-eme ego onye na-aga ya dosa ntị naanị ka ọmala ebe ụzọ si aga maka ọsọ bido kịta ka ọmala ebe si agba anamarakwa n'ebe ọ na-agbaga udo dịrịnụ ndị igbo onye na-ekwu okwu a bụ fu nwanne na nwoke afambo anyamili good news ogochukwu anaghị m ọtụtụ okwu ndị nke si ka m kọọle nọ n'aka bụ onye na-eme n'obodo nke nọ n'ime ndị ewunu nke ise bụ ndị na-eso ụzọ chukwu ndị nke bi na obodo nke a na-akpọ urumi onye ozi chukwu ekwugo okwu si kanụ bikonu kanụ na-elekọta nye ndị ekechukwu kelo n'ụbọchị nta bụ ụbọchị ụka onye kwuruko n'okwu a bụ onye nna nke a na-akpọ Reverend Father Kelvin Ibazi, ya bụ onye kwuru okwu a n'oge ụka nke taa n'akebu nke ndị osote ụzọ Kraịst na-ese fana aṅụrị maka nye a na-akpọ mbọsi ekele nye ndị nọ n'ụwa. Nke abụọ bụ ndị uwe ojii na ndị ụlọ akwụkwọ, ndị dịka ndị a na-akpọ ndị nọ n'isi ụlọ akwụkwọ, Faith nyego aka ka fa nwee na-elekọta ụlọ akwụkwọ ndị nke dị na obodo nke a na-akpọ Edo Steeti oge ugbu a na-amalite ịgụ akwụkwọ ọzọ. Nke atọ bụ ndị nke na-elekọta obodo anya maka ọgwụ ike n'akebu ndị a na-akpọ ndị NDLEA emebigo moto na-ebu ọgwụ nke na-abụrụ ọgwụ arụ mmadụ kwesịrị na-enwe. Ewu ekwekwe n'okwu sị na fa enwudigo nye akpọrọ 2 million opioid pills. Ahịa Bazina The News ọfụma. Ndị na-eso ụzọ Chukwu n'oge ụbọchị nke taa bụ ụbọchị ụka, onye ozi Chukwu nke a na-akpọ Father Kelvin Ibazi ekwugo okwu sị, "Bikonu na-elekọtanụ nye niile Chukwu okike kelele n'ụwa, maka n'oge ugbu a na ọ bụrụ na nnụ na-ekili nụ ya fụsị na ụwa na-emebisi." O kwuluko n'okwu wee tụnye aka wee kwuo sị, "Ọ bụrụ na afọ gara aga na ayọ ụgụrụ ka ụgụrụ wee bịa, mana oyi abịara n'oge mmemme Chukwu nke a na-akpọ Krismas." O wee kwego n'okwu sị na nye na-etinye aka n'ogbe ihe anụ a bụ nye ndị mmadụ na-eme ịlekọta elu ụwa anya. Otu ndị mmadụ si wee na-elekọta ụwa bụ nye na-eme ụwa ọdịzie ka ụwa ọ na-atụgharịzi, si na ebiko malụ na esi elekọta ụwa Chukwu kere anya. Ndị uwe ojii na ndị isi nyegbasa ụlọ akwụkwọ etinyego aka na ka ha wee na-elekọta ụlọ akwụkwọ anya, maka n'oge ugbu a skuul na-achọ ịmalite. Ogbu ụmụ ụlọ akwụkwọ anọcha na obodo nke a na-akpọ Edo Steeti na-achọ ịmalite nke akpọ 2026 na 2027 academic section. A na-ekwu sị na ndị uwe ojii na ndị isi ụlọ akwụkwọ etinyego aka na ibuo ka ha wee na-elekọta ogbu ụmụ ụlọ akwụkwọ anya maka ndị ntụ na ndị mmebisi obodo. Okwu a si n'ọnụ onye isi ndị uwe ojii n'aka ịbụ onye a na-akpọ onye isi n'uwe ojii nke bụ Edo Steeti Command CP Patrick Dao. Ya kwuru okwu a sị, "Anyị etinyego aka wete ndị a ka anyị lekọta ụlọ akwụkwọ anya maka mmalite ịgụ akwụkwọ nke na-ebido mbọsị Mọnde." Nke atọ bụ ndị na-elekọta nyegbasa ọgwụ ike bụ ndị NDLEA ekwugo okwu sị na fa emebisigo nye akpọrọ ọgwụ na moto na-ebu ọgwụ ndị anụ a nke na-ana site na Lagos, Adamawa, Ondo, Kaduna, Bauchi, Ekiti, Kogi, Taraba and Enugu steeti, n'aka ebe onye ndị obodo ndị akpọrọ aha si enwude ugbu ụmụ ọgwụ a. Ndị ewonu ndị Igbo, onaa ka o si wee ha m n'ọnụ n'ụbọchị nke taa bụ ụbọchị ụka. Ndị ewonu ndị Igbo, ọya dịrị nụ mma n'ụtụtụ, dịrị nụ mma n'ehihie, dịkwanụ nụ mma n'abalị. Nne Echezona na afa mbụ anya mmiri Good News Ogbuchukwu. Anyị anụ a bụ Full Radio Station anyị nke a na-akpọ Isan Binoculars. Udo dịrị nụ ndị Igbo.
2: Dédé wòyí ẹ̀sìnkú bí ojú ọjọ́ ṣe rí káàkiri gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni ilé iṣẹ́ Isan Binoculars Radio, to kale si lu nromi royin lo ndese ti gbo yin lati enu ogbeni Bolagade Olabi saaju ate ka gbo awon koko nu royin na gbogbo awon mo leyin Kristi ni pe ti lo ba pe ki won da bobo gbogbo nti Olorun da sorile orilede aye awon agbofinro apa julo olopa ati awon ile ise eto eko ni ipinle edo ti se pinu eto abo to peye ki o to di pe awon omo ilewe yo wole lose to nbo ajo NDLA ti rowo to oko ajagbe ti won fi ko opolopo awon ibogi oloro orilede wayi o eje ka gbo iroyin na lekun rere mi ti lo ba gbogbo awon ma leyin Kristi lati daabobo awon to nbe labi orun káàkiri gbogbo àgbáyé ìpè yìí wá láti ẹnu bàbá wa nínú olúwa èyí tí ó ṣe ìwàásù rẹ̀ ní ọjọ́ àìkú ọ̀sẹ̀ yìí ní ilé ìjọsìn Holy Family Chapel. Bàbá wa náà Reverend Father Kelvin Ibazi ó jẹ́ kí á mọ̀ wípé gbogbo ẹni tó bá ń ṣe abẹ̀mí ènìyàn gbọ́dọ̀ dáàbòbò ohun tí Ọlọ́run dá sórí léèpẹ̀. Bàbá yìí wá fi ọ̀rọ̀ ẹni tí ó jẹ́ Pope ìyẹn ẹni tí ó jẹ́ olórí pátápátá fún ìjọ Catholic ní gbogbo àgbáyé léyìí tí ó sọ pé ayálégbé ni wá lórílẹ̀-èdè ayé iṣẹ́ tí ó yẹ ká ṣe ni láti dáàbò wo gbogbo ohun tó ń jẹ́ abẹ̀mí àti tí ò ń ṣabẹ̀mí fún ọjọ́ ọ̀la àwọn ọ̀ràn tó ń bọ̀. Bàbá wa nínú Olúwa ìwá sọ pé ìjọba àti àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ gbọ́dọ̀ gbìyànjú láti pèsè ètò ààbò àti láti dáàbò bo gbogbo ohun tí Ọlọ́run dá fún àwọn ọ̀ràn tó ń bọ̀. Ọlọ́pàá àti àwọn àjọ tó ń mójútó ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Edo ti pèsè ààbò fún wíwọlé àwọn ọmọléèwé ní ọjọ́ kẹrìnlá oṣù tá a wà nínú rẹ̀ yìí. Nínú àtẹ̀jáde èyí tí ó wá láti ọ̀dọ̀ ẹni tí ó jẹ́ Commissioner fún àwọn ọlọ́pàá ìyẹn CP Patrick Dao ní èyí tí ìkéde náà wá láti olú-iléeṣẹ́ wọn nílùú Benin láti ẹnu ẹni tí ó jẹ́ alukoro wọn ASP inú ìkó ẹ̀dẹ̀ tí ó sọ wípé ìpèníjà ni fún àwọn àti láti rí wípé ètò ààbò tó péye wà fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ àtolùkọ́ àti gbogbo aráàlú ní àkókò tí àwọn iléèwé bá wọlé yìí. Àjọ NDLA ti kógun ja àwọn ọ̀bà yìí jẹ́ tó jẹ́ wípé egbògi olóró ni wọ́n fi ń ṣiṣẹ́ ṣe ní èyí tí wọ́n lọ lo ọkọ̀ aképo ọkọ̀ àjàgbé tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ egbògi olóró ló wà nínú rẹ̀. Nínú rẹ̀ ni èyí tí ẹni tí ó tìgbà kan lọ sí ọgbà ẹ̀wọ̀n látàrí ìwà kọ̀lọ̀lọ̀ sí yìí tó jẹ́ wípé ó ṣẹ̀dí láti ọgbà ẹ̀wọ̀n lẹ́yìn ọdún márùn tó tún jẹ́ wípé iṣẹ́ láàbí tó ń ṣe náà rè ninu awon igbodo awon osise yi ti owo ti to awon eyan ni ilu Eko, Adamawa, Ondo, Kaduna, Bauchi, ilu Ekiti, Kogi ati ipinle Taraba ati Enugun ni atejade na so wipe eni ti o lati odo eni ti o je alakoso fun eto iroyin Fem Baba Femi ni o so wipe ajo na ti pinu lati se nti o je aseyori lati tako iru wahala ki won koju awon eniyan ti won si mu fe se amudopin ba iru igbese na eyi ni a o fi se asikagbaro yin na.
3: All right, ladies and gentlemen, my name is MC Alamano, known as the Enjoyment Landlord. I'm speaking right now, always listen to Sports Daily on Esam Banakola Radio. Make sure you listen, you get all the newest sports updates from here. Thank
4: Welcome
3: you.
4: Welcome to Sports Daily from Esam Banakola Radio. I am Big Billy. First from the local sport, Nigeria's junior female Yellow Greens have secured qualification for the 2027 ICC Under-19 Women's T20 World Cup after defeating Zimbabwe by 4 runs in a dramatic final of the African Qualifiers Division 1 in Tanzania on Saturday. In a separate news, FIFA President Gianni Infantino has been confirmed to stand for re-election in March, according to a statement from the Global Football Governing Body. In recent times, Infantino has come under fire over a scrapped plan to bring private investment into FIFA's commercial rights, a move that has intensified. In another development, Super Eagles striker Victor Osimhen is hopeful.

0: Even a jar of Massa Botali, well, any on a boat, no, and a jab on a canoe. So, Keke no reward Massa Borezo, Ole, in his sankio, he be open or he bone or loy. Bonnie came in, where ye would the woman had that woman, if you don't mean, if you only Kirakin or Dago in Ovatari, Bonnie Kirakin or Ray, you don't mean any Yaki Bonavina. So, where have figured out where Dago or Wata were free? Ọlọ́run yìí ti lè tí ọ̀rọ̀ wọ̀ yẹ fi so anybody nù mí gbìyànjú ọ̀gbìn náà rẹ̀ ayé náà járe ọ ọba wà kìí ṣe ìṣe ọpá ọ̀rọ̀ ń gbé ìfà àwọn tí wọ́n ń dàgọ̀ ìwẹ̀ wá tààrí mí ní wàkólè ìwé náà járe ọ ilé tí àrísà ní orí ẹ̀ yìí bá sọ̀gbọ̀n ọ̀rẹ́ àníbá kó ohun ìgbàlú bá sàbọ̀kọ lu ẹni best of the same feather flock together so that means ó yí wẹ̀ fi ọ̀ṣọ́ náà rẹ̀ ló àti ibi sọ́nà rẹ̀ rẹ̀ ló ọ̀yẹ́ sọ̀nà sọ̀nà gbà lọ́wọ́ àlọ́ ní ìlú ó yà bọ́ nínú ìwẹ̀ rí ní ọ̀sẹ̀ náà wọ́n dájẹ́ jẹ́ gùn nínú ẹgbẹ́ ilé ọ àti bí ìwé náà jára kì í wọ̀ bẹ́ẹ̀ gbọ́ lẹ́ni sí ọ̀rẹ́ àníní dẹ̀ ní rẹ̀ ló gbé rẹ̀ mí à ní jẹ́jẹ́ kọ̀rẹ́tọ̀ rẹ̀ àṣọ ìgbọ̀n náà sọ̀dé gbọ́ ẹ̀kọ́ rẹ̀ tí mẹ́ dọ̀ àmú mẹ́ta gbára so with that ó tó gbé di gbé ọ̀ tó gbé náà sẹ́rẹ̀ gbé so ọ̀ní ìwé náà sàbọ̀tà yọ̀ ní kìlá akin olè ọ̀wà lẹ́wọ̀n ọ̀rílẹ̀ tó yọ̀ wá rílẹ̀ tó yọ̀ hí ọ̀pọ̀ ní ọ̀bọ̀ kìlá ìjẹ́ òdàdà ọ̀ yé yé yé èmi nà ló wà gbà ọ̀yọ̀ mọ́nà sẹ́ ọ̀ ọ̀yọ̀ mọ́nà sẹ́ ọ̀ ọ̀yìnfẹ́ lọ ìfẹ́ ló kò ta máa jẹ́jẹ́ vanyo ẹ̀ ní èmi àǹfẹ́ wẹ̀ wá lọ ẹ̀gẹ̀ ní ọ̀nẹ́gẹ̀ gbéra it's possible àti dàgọ̀ ọ̀pọ̀n sábọ̀dà ọ̀ ní resọ́sà ìta máa ọ̀ẹ́rẹ́ ọ̀rẹ́ àti ìṣeéṣe ọ̀ẹ́rẹ́ wẹ̀ wá kíta rẹ̀ mẹ́nu rèwé ní lọ́ọ̀yà ní rèwé ní bí jọjú náà ó rèwé ní àjọṣedọ́gbọ̀ ẹ̀zọ́ máa wẹ́kẹ́ kọ́ ọ̀yọ́ kí làbẹ́ta so olùdíjọ́dí bájà tó bọ́ wá ọ̀rẹ́ àhìnwé gbà lóbọ̀nà ó ọ̀nà gbọ̀nà ọ̀dẹ́ wọn bọ̀ jáyọ ọ́ because ajé gbọ̀ pa àwájọ kọ̀ pa náà tó mìíràn ní ọ̀dọ́ ṣẹ̀ tàbí yẹn tó náà rẹ̀ wọ̀ wá rẹ̀ lóye yọ kó mọ̀ rẹ̀ sí sí ẹ̀ kí ọ́ wọ ẹjọ́ ẹ̀ kò lọ wọ́n bí dí ọ̀wẹ́ abẹ́dá ọ̀ ẹ̀rẹ́ ní ọ̀mùn gbọ̀ngbọ̀ ọ̀gbẹ́ wọ̀ máa nú àwẹ́ dà mí gbọ́ ẹ̀ ta so wọ́n ní ìmẹ́sà bọ̀ ta wọ ọ̀nà gbọ̀n wẹ̀ náà ni.
1: Wàrà ìwòkàwà Bridgie Otton Mọ̀dẹ́dọ́gbàrí Ọmásẹ́zùlọ. Wọ́n bá Mọ̀dáwùdù máa ń mẹ́rin àṣọ́gi. Ebi náà yọ sọ́rìà, Bàṣáàrí, Ọ̀kọ̀ọ̀bá, Ọ̀ìwé ẹ̀yà. Wọ́n níbi náà yọ sí nínú Mìárí Adémúyẹ, Mìárí Adàmúyẹ, èmi ní ìfọwọ́ Zaharia. Ẹ̀wẹ̀ àṣọ́gi, Adáyé Bùnbí wò so nà mí ìbá Màlákì ní ìlàrí bọ́ sí ìmú yọ sọ́rìà. A mi kò sọ́nà sí kí ìyọ̀wọ́ ìbàrẹ̀ má jí lọ rẹ̀ Onikiyo yi o Nweska wona ke but onaka chi wey bai Nweska lo ke wey lo wey alo di like o Reji oni no yo obasaka wo ke buwe mura ta mai Reji onoka wo ke ni ui da wey mura ebu na ye
0: Wano gmon wey no e ni Ibn Asabota bise Onika le li no ime oda ise ye le ime na ime Onoka le li si oda se ale beto Naki no Amye wu na mege na ho no se ida ma wo àwọ̀ lóge kéré ìtaní kútó ta ẹrẹ́ ọ ìjẹ́jẹ́ dé ìyànà ìyẹn jábí máa mẹ́nu wáyà tó sí ìyànà kíra ẹ̀fọ́ òkú tánú tọ̀ tánú kún máa ń gé máa bára gẹ́tù gbọ́họ̀ tó tánú ayọ̀ ẹnu àdá dé yẹn so èmi náà sẹ́rẹ̀ ó kíta máa àwọ̀ dé yẹn yá ọ ní ìka òfúgbọ́ ọ̀nà ìdá wà ọ̀rọ̀ dé rálá wọ́n dos kind of thing èmi náà gbọ́ ọ̀nà wọ́n á máa wọ́n kí wọ́n yẹn abẹ́ ọ̀ ẹ̀wọ̀ ní nàìjíríà just each country èmi náà wọ́n lẹ́wọ́ ní járó náà so àmì ẹwọ ní èdè ìzìlú àwọn tó gbọta bá máa kí wọ dé kíta mọ ẹwọ ẹmí dangote yan ẹ o ọmọ náà those politicians wọ́n tásán gbogbo ọ̀nà ó yé ra kí wọ́n sì nàìjíríà dòmù báyìí rẹ dé ìwọ rẹ kì í ta ẹsẹ ẹ níṣọ wọ ẹdẹ bọ wa so wọ́n ara náà wọ́n kókèrè ọkọ̀ ẹgbọ́n náà ó dàgbé èmi náà sẹ́rẹ̀ ọ́ and again ìmọ̀ ẹ̀ sàbọ̀tà èmi náà jáde ọ̀lẹ́ fẹ́gẹ́ look before you leap. What's the cafe? You're on the other side, you're on the other side, or on the other side, you're on the other side, you're on the other side, you're on the other side, you're on the other side, you're on the other side, you're on the other side, you're on the other side, you're on the other side, you're on the other side, so the best thing we are ora mi lo jora emi no me we si gbere joyi o yo pare wa gbon na ye wo fun gbon re gbe we sa won make friend with one person we sa won make friend with another person we be compose we must be one friend so we make compose the own your life no se we sa bo real agbon we ri we sa bo ro shan be no heke o da ti ewo o di eto se no gba o ye ti wo kan wa wo o yo ria o yo anye ma gbon so do de o do de de no rare de no rare le be agbo o ki do twa o wa le na kira mi ri no ri akedori a wo la fo ange wa gbon we ri ba ye cho ji we kedo ni o bo ye

Edo. E to kale si lo Romi. Ro yin lo nde se ti gbo yin lati enu Ogbeni Bolagade Olabi. Saaju e je ka gbo awon koko nu royin na. Gbogbo awon mo leyin Kristi ni pe ti lo ba pe ki won da bobo gbogbo ti Olorun da so ile orilede aye. Àwọn agbófinró pàápàá jùlọ ọlọ́pàá àti àwọn ilé iṣẹ́ ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Edo ti ṣèpinnu ètò ààbò tó péye kí ó tó di pé àwọn ọmọléèwé yóò wọlé lọ́sẹ̀ tó ń bọ̀. Àjọ NDLA ti rọ́wọ́ tó ọkọ̀ àjàgbé tí wọ́n fi kó ọ̀pọ̀lọpọ̀ àwọn egbòogi olóró lórílẹ̀-èdè. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìpè ti lọ bá gbogbo àwọn ọmọ lẹ́yìn Kristi láti dáàbòbò àwọn tó ń bẹ lábẹ́ ọ̀run káàkiri gbogbo àgbáyé. Ìpè yìí wá láti ẹnu bàbá wa nínú Olúwa, èyí tí ó ṣe ìwàásù rẹ̀ ní ọjọ́ Àìkú ọ̀sẹ̀ yìí ní ilé ìjọsìn Holy Family Chapel. Bàbá wa náà, Reverend Father Kelvin Ibazi, ó jẹ́ kí a mọ̀ wípé gbogbo ẹni tó bá ń ṣe abẹ̀mí ènìyàn gbọ́dọ̀ dáàbòbò ohun tí Ọlọ́run dá sórí léèpẹ̀. Àbáyé wá fi ọ̀rọ̀ ẹni tí ó jẹ́ Pope, ìyẹn ẹni tí ó jẹ́ olórí pátápátá fún ìjọ Catholic ní gbogbo àgbáyé, léyìí tí ó sọ pé ayálégbé ni wá lórílẹ̀-èdè ayé. Iṣẹ́ tí ó yẹ ká ṣe ni láti dáàbòbò gbogbo ohun tó jẹ́ abẹ̀mí àti tí ò ń ṣabẹ̀mí fún ọjọ́ ọ̀la àwọn ọ̀ràn tó ń bọ̀. Bàbá wa nínú Olúwa ìwá sọ pé ìjọba àti àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ gbọ́dọ̀ gbìyànjú láti pèsè ètò ààbò àti láti dáàbòbò gbogbo ohun tí Ọlọ́run dá fún àwọn ọ̀ràn tó ń bọ̀. Ọlọ́pàá àti àwọn àjọ tó mójútó ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Edo ti pèsè ààbò fún wíwọlé àwọn ọmọléèwé ní ọjọ́ kẹrìnlá oṣù tá a wà nínú rẹ̀ yìí. Nínú àtẹ̀jáde èyí tí ó wá láti ọ̀dọ̀ ẹni tí ó jẹ́ Commissioner fún àwọn ọlọ́pàá, ìyẹn CP Patrick Dao, ní èyí tí ìkéde náà wá láti olú-ilé-iṣẹ́ wọn nílùú Benin láti ẹnu ẹni tí ó jẹ́ alukoro wọn ASP inú ìkó ẹ̀dẹ̀, tí ó sọ wípé ìpèníjà ni fún àwọn àti láti rí wípé ètò ààbò tó péye wà fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ àtolùkọ́ àti gbogbo aráàlú ní àkókò tí àwọn ilé-ìwé bá wọlé yìí. Àjọ NDLA ti kógun ja àwọn ọ̀bà yìí jẹ́ tó jẹ́ wípé egbòogi olóró ni wọ́n fi ń ṣiṣẹ́ ṣe, ní èyí tí wọ́n lọ lo ọkọ̀ ọkọ̀ àjàgbé tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ egbòogi olóró ló wà nínú rẹ̀. Nínú rẹ̀ ni èyí tí ẹni tí ó tìgbà kan lọ sí ọgbà ẹ̀wọ̀n látàrí ìwà kọ̀lọ̀lọ̀sí tó jẹ́ wípé ó ṣẹ̀dé láti ọgbà ẹ̀wọ̀n lẹ́yìn ọdún márùn-ún, tó tún jẹ́ wípé iṣẹ́ láàbí tó ń ṣe náà rè.

0: ojii na ndị ụlọ akwụkwọ ndị dịka ndị a na-akpọ ndị nọ n'isi ụlọ akwụkwọ faith nyego aka ka fa nwee na-elekọta ụlọ akwụkwọ ndị nke dị na obodo nke a na-akpọ Edo State oge ugbu a na-amalite ịgụ akwụkwọ ọzọ. Nke ịtọ bụ ndị nke na-elekọta obodo anya maka ọgwụ ike n'aka bụ ndị a na-akpọ ndị NDLEA emebigo moto na-ebu ọgwụ nke na-abụrụ ọgwụ arụ mmadụ kwesịrị na-enwe. Egwu ekwekwe n'okwu sị na fa enwudego nye akpọrọ 2 million opioid pills. Ahịa Bazina The News ọfụma. Ndị na-eso ụzọ Chukwu n'oge ụbọchị nke taa bụ ụbọchị ụka, onye ozi Chukwu nke a na-akpọ Fada Kelvin Ibazi ekwugo okwu sị, "Bikonu na-elekọtanụ ihe niile Chukwu okike kelele n'ụwa. Maka na oge ugbu a na ọ bụrụ na nnụ na-ekili nnụ ya afụsị na ụwa na-emebisi." O kwuluko n'okwu wee tụnye aka wee kwuo sị, "Ọ bụrụ na afọ gara aga na ayọ ụgụrụ ka ụgụrụ wee bịa, mana oyi abịara n'oge mmemme Chukwu nke a na-akpọ Krismas." O wee kwego n'okwu sị na nye na-etinye aka na ogbe ihe anụ a bụ ihe ndị mmadụ na-eme ịlekọta elu ụwa anya. Otu ndị mmadụ si wee na-elekọta ụwa bụ nye na-eme ụwa ọdizie ka ụwa ọ na-atụgharịzi si na ebiko malụ na esi elekọta ụwa Chukwu kere anya. Ndị uwe ojii na ndị isi nyegbasa ụlọ akwụkwọ etinyego aka na ka ha wee na-elekọta ụlọ akwụkwọ anya maka na oge ugbu a skuul na-achọ ịmalite. Ogbe ụmụ ụlọ akwụkwọ anọcha na obodo nke a na-akpọ Edo State na-achọ ịmalite nke akpọ 2026 na 2027 academic section. A na-ekwu sị na ndị uwe ojii na ndị isi ụlọ akwụkwọ etinyego aka n'ibuo ka ha wee na-elekọta ogbe ụmụ ụlọ akwụkwọ anya maka ndị ntụ na ndị mmebisi obodo. Okwu a si n'ọnụ onye isi ndị uwe ojii n'aka bụ onye a na-akpọ onye isi n'uwe ojii nke bụ Edo State Command CP Patrick Dao. Ya kwuru okwu a sị, "Anyị etinyego aka wit ndị a ka anyị lekọta ụlọ akwụkwọ anya maka mmalite ịgụ akwụkwọ nke na-ebido mbọsị Mọnde." Nke ịtọ bụ ndị na-elekọta nyegbasa ọgwụ ike bụ ndị NDLEA ekwugo okwu sị na fa emebisigo nye akpọrọ ọgwụ na moto na-ebu ọgwụ ndị anụ a nke na-ana site na Lagos, Adamawa, Ondo, Kaduna, Bauchi, Ekiti, Kogi, Taraba and Enugu State n'aka bụ nye ndị obodo ndị akpọrọ aha si enwude ogbu ụmụ ọgwụ a. Ndị ewonu ndị Igbo, ona ka o si wee ha n'ọnụ n'ụbọchị nke taa bụ ụbọchị ụka. Ndị ewonu ndị Igbo, ọya dịrị n'ụma n'ụtụtụ, dịrị n'ụma n'ehihie, dịkwanụ n'ụma n'abalị. Nne echezọ na afọ mbụ anya mere Good News Ogbuchukwu. Anụnye anụ a bụ Full Radio Station anyị nke a na-akpọ Isan Binoculars. Udo dịrịnụ ndị Igbo.
1: Dédé wòyí ẹ̀sìnkú bí ojú ọjọ́ ṣe rí káàkiri gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni ilé iṣẹ́ Isan Binoculars Radio èyí tó kalẹ̀ sílùú Nromi. Ìròyìn ló ń dé sétí ìgbọ́ yín láti ẹnu Ọ̀gbẹ́ni Bọ́lágadé Òwúlabí. Ṣáájú ẹ̀jẹ̀ ká gbọ́ àwọn kókó ìròyìn náà. Gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi ni ìpè ti lọ bá pé kí wọ́n dáàbò bo gbogbo tí Ọlọ́run dá sórí orílẹ̀-èdè ayé. Àwọn agbófinró pàápàá jùlọ ọlọ́pàá ati awon ile ise eto eko ni ipinle edo ti se pinu eto abo to peye ki o to di pe awon omo ile iwe yo wole lose to nbo. Ajo NDLA ti rowo to oko ajabe ti won fi ko opolopo awon ibogi oloro orilede wayi o eje ka gbo iroyin na lekun rere bi ti lo ba gbo awon leyin Kristi lati dabobo awon to nbe labi orun kaakiri gbogbo agbaye ipe yi wa lati enu baba wa ninu oluwa eyi ti o se iwaasu re ni ojo aiku ose yi ni ile ijosin Holy Family Chapel baba wa naa Reverend Father Calvin Ibazi o je ki a mo wipe gbogbo ẹni tó bá ń ṣe abẹ̀mí ènìyàn gbọ́dọ̀ dáàbò bo ohun tí ọlọ́run dá sórí léèpẹ̀. Àbáyẹ̀ wá fi ọ̀rọ̀ ẹni tí ó jẹ́ Pope ìyẹn ẹni tí ó jẹ́ olórí pátápátá fún ìjọ Catholic ní gbogbo àgbáyé léyìí tí ó sọ pé ayálégbé ni wá lórílẹ̀-èdè ayé yìí. Iṣẹ́ tí ó yẹ ká ṣe ni láti dáàbò bo gbogbo ohun tó jẹ́ abẹ̀mí àti tí ó ń ṣabẹ̀mí fún ọjọ́ ọ̀la àwọn ọ̀ràn tó ń bọ̀. Bàbá wa nínú Olúwa ìwá sọ pé ìjọba àti àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ gbọ́dọ̀ gbìyànjú láti pèsè ètò ààbò àti láti dáàbò bo gbogbo ohun tí Ọlọ́run dá fún àwọn ọ̀ràn tó ń bọ̀. Ọlọ́pàá àti àwọn àjọ tó ń mójútó ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Edo ti pèsè ààbò fún wíwọlé àwọn ọmọléèwé ní ọjọ́ kẹrìnlá oṣù tá a wà nínú rẹ̀ yìí. Nínú àtẹ̀jáde èyí tí ó wá láti ọ̀dọ̀ ẹni tí ó jẹ́ kọmíṣánà fún àwọn ọlọ́pàá ìyẹn CP Patrick Dao ní èyí tí ìkéde náà wá láti olú-iléeṣẹ́ wọn nílùú Benin láti ẹnu ẹni tí ó jẹ́ alukoro wọn ASP nu ìkó ẹ̀dẹ̀ tí ó sọ wípé ìpèníjà ni fún àwọn àti láti rí wípé ètò ààbò tó péye wà fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ àtolùkọ́ àti gbogbo aráàlú ní àkókò tí àwọn iléèwé bá wọlé yìí. Àjọ NDLA ti kógun ja àwọn ọ̀bàyéjẹ́ tó jẹ́ wípé egbòogi olóró ni wọ́n fi ń ṣiṣẹ́ ṣe ní èyí tí wọ́n lọ lo ọkọ̀ aképo ọkọ̀ àjàgbé tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ egbòogi olóró ló wà nínú rẹ̀. Nínú rẹ̀ ni èyí tí ẹni tí ó tìgbà kan lọ sí ọgbà ẹ̀wọ̀n látàrí ìwà kọ̀lọ̀lọ̀ sí yìí tó jẹ́ wípé ó ṣẹ̀dí láti ọgbà ẹ̀wọ̀n lẹ́yìn ọdún márùn-ún tó tún jẹ́ wípé iṣẹ́ láàbí tó ń ṣe náà rè. Nínú àwọn gbòkègbodò àwọn òṣìṣẹ́ yìí tí ọwọ́ ti tó àwọn ènìyàn ní ìlú Èkó, Adamawa, Ondo, Kaduna, Bauchi, ìlú Èkìtì, Kogi, àti ìpínlẹ̀ Taraba àti Enugu ni àtẹ̀jáde náà sọ wípé ẹni tí ó láti ọ̀dọ̀ ẹni tí ó jẹ́ alákòóso fún ètò ìròyìn Fẹ́mi Babafẹ́mi ni o so bi pe ajo na ti pinu lati se nti o je aseyori lati tako iru wahala nti won koju awon eniyan ti won si mu fe se amudopin ba iru igbese na eyi ni awo bi se asikagbaro yin na.
2: All right, ladies and gentlemen, my name is Samson Alamanoso, known as Enjoyment's Landlord. And speaking right now, always listen to Sports Daily on Esan Banakola Radio. Make sure you listen. You get all the newest sports updates from here. Thank
0: Welcome
2: you.
0: Welcome to Sports Daily from Esan Banakola Radio. I am Big Billy. First from the local sport, Nigeria's junior female Yellow Greens have secured qualification for the 2027 ICC Under-19 Women's T20 World Cup after defeating Zimbabwe by 4 runs in a dramatic final of the African Qualifiers Division 1 in Tanzania on Saturday. In a separate news, FIFA President Gianni Infantino has been confirmed to stand for re-election in March, according to a statement from the Global Football Governing Body. In recent times, Infantino has come under fire over a scrapped plan to bring private investment into FIFA's commercial rights, a move that has intensified. In another development, Super Eagles striker Victor Osimhen is hopeful of...

0: ụgụrụ wee bịa, mana oyi abịara n'oge mmemme nke mmemme Chukwu nke a na-akpọ Krismas. O wee kwe egwonegwu si na nye na-etinye aka n'ogbe ihe anụ a bụ nye ndị mmadụ na-eme ilekọta elu ụwa anya. Otu ndị mmadụ si wee na-elekọta ụwa bụ nye na-eme ụwa ọdizie ka ụwa ọ na-atụgharịzi. Si na ebiko malụ na esi elekọta ụwa Chukwu kere anya. Ndị uwe ojii na ndị isi nyegbasa ụlọ akwụkwọ etinyego aka na ka ha wee na-elekọta ụlọ akwụkwọ anya, maka na oge ugbu a skuul na-achọ ịmalite. Ogbe ụmụ ụlọ akwụkwọ anọcha na obodo nke a na-akpọ Edo Steeti na-achọ ịmalite nke akpọ 2026 na 2027 akademik sekshọn. A na-ekwu sị na ndị uwe ojii na ndị isi ụlọ akwụkwọ etinyego aka n'ibuo ka ha wee na-elekọta ogbe ụmụ ụlọ akwụkwọ anya maka ndị ntụ na ndị mmebisi obodo. Okwu a si n'ọnụ onye isi ndị uwe ojii n'aka bụ onye a na-akpọ onye isi n'uwe ojii nke bụ Edo State Command CP Patrick Dao. Ya kwuru okwu a sị, anyị etinyego aka wisi ndị a ka anyị lekọta ụlọ akwụkwọ anya maka mmalite ịgụ akwụkwọ nke na-ebido mbọsị Mọnde. Nke ịtọ bụ ndị na-elekọta nyegbasa ọgwụ ike bụ ndị NDLEA ekwugo okwu sị na fa emebisigo nye akpọrọ ọgwụ na moto na-ebu ọgwụ ndị anụ a nke na-ana site na Lagos, Adamawa, Ondo, Kaduna, Bauchi, Ekiti, Kogi, Taraba and Enugu State. N'aka ebe nye ndị obodo ndị akpọrọ aha si enwude ogbe ụmụ ọgwụ a. Ndewonu ndị Igbo, ona ka o si wee ha n'ọnụ n'ụbọchị nke taa bụ ụbọchị ụka. Ndewonu ndị Igbo, ọya dịrị nụ mmanụ ụtụtụ, dịrị nụ mmanụ ehihie, dịkwanụ nụ mmanụ abalị. Nne echezọ na afọ mbụ anya mere Good News Ogbuchukwu. Anụnye anụ a bụ fu redio steshọn anyị nke a na-akpọ Isan Binoculars. Udo dịrị nụ ndị Igbo.
1: Dede wòyí ẹsìnkú bí ojú ọjọ́ ṣe rí káàkiri gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni ilé iṣẹ́ Isan Binoculars Radio èyí tó kalẹ̀ sílùú Nromi. Ìròyìn ló ń dé sétí ìgbọ́ yín láti ẹnu Ọ̀gbẹ́ni Bọ́lágadé Òwúlabí. Ṣáájú ẹ̀jẹ̀ ká gbọ́ àwọn kókó ìròyìn náà. Gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi ni ìpè ti lọ bá pé kí wọ́n dáàbò bo gbogbo tí Ọlọ́run dá sórí orílẹ̀-èdè ayé. Àwọn agbófinró pàápàá jùlọ ọlọ́pàá àti àwọn ilé-iṣẹ́ ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Edo ti ṣèpinnu ètò ààbò tó péye kí ó tó di pé àwọn ọmọléèwé yóò wọlé lọ́sẹ̀ tó ń bọ̀. Àjọ NDLA ti rọ́wọ́ tó ọkọ̀ àjàgbé tí wọ́n fi kó ọ̀pọ̀lọpọ̀ àwọn egbòogi olóró lórílẹ̀-èdè. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ti lọ bá gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi láti dáàbò bo àwọn tó ń bẹ lábẹ́ ọ̀run káàkiri gbogbo àgbáyé. Ìpè yí wá láti ẹnu bàbá wa nínú Olúwa èyí tí ó ṣe ìwàásù rẹ̀ ní ọjọ́ Àìkú ọ̀sẹ̀ yìí ní ilé ìjọsìn Holy Family Chapel. Bàbá wa náà Reverend Father Kelvin Ibazi ó jẹ́ kí á mọ̀ wípé gbogbo ẹni tó bá ń ṣe abẹ̀mí ènìyàn gbọ́dọ̀ dáàbò bo ohun tí Ọlọ́run dá sórí ilé ìpè. ayé wa fi oro eni ti o je pope ìyẹn ẹni tí ó jẹ́ olórí pátápátá fún ìjọ catholic ní gbogbo àgbáyé léyìí tí ó sọ pé ayálégbé ni wá lórílẹ̀-èdè ayé iṣẹ́ tí ó yẹ ká ṣe ni láti dáàbò wo gbogbo ohun tó jẹ́ abẹ̀mí àti tí ó ń ṣabẹ̀mí fún ọjọ́ ọ̀la àwọn ọ̀ràn tó ń bọ̀. Bàbá wa nínú olúwa ìwá sọ pé ìjọba àti àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ gbọ́dọ̀ gbìyànjú láti pèsè ètò ààbò àti láti dáàbòbò gbogbo ohun tí Ọlọ́run dá fún àwọn ọ̀ràn tó ń bọ̀. Ọlọ́pàá àti àwọn àjọ tó mójútó ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Edo ti pèsè ààbò fún wíwọlé àwọn ọmọ iléèwé ní ọjọ́ 14 oṣù tá a wà nínú rẹ̀ yìí nínú àtẹ̀jáde èyí tí ó wá láti ọ̀dọ̀ ẹni tí ó jẹ́ kọmíṣánná fún àwọn ọlọ́pàá ìyẹn CP Patrick Dao ní èyí tí ìkéde náà wá láti olú-iléeṣẹ́ wọn nílùú Benin láti ẹnu ẹni tí ó jẹ́ alukoro wọn ASP nu Ikoede tí ó sọ wípé ìpèníjà ni fún àwọn àti láti rí wípé ètò ààbò tó péye wà fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ àti gbogbo aráàlú ní àkókò tí àwọn iléèwé bá wọlé yìí. Àjọ NDLA ti kógun ja àwọn ọ̀bàyéjẹ́ tó jẹ́ wípé egbògi olóró ni wọ́n fi ń ṣiṣẹ́ ṣe ní èyí tí wọ́n lọ lo ọkọ̀